ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lọ́gbọ́n Jésù kí gbogbo ẹni tó dìde tó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Ó dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò tá a fẹ́ fi gbàdúrà. Kò ṣe tá a fẹ́ bèrè lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkó lọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó káyà á máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhùn. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o, ta lẹ̀ ń wá. Torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o. Èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes. Wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Yes. Ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wà. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ̀mí sinmi lé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin sinmi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ wà. Ẹ̀dẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀. Ẹ lọ káyé wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì Ọlọ́run. Láì dẹ̀ pẹ́ rárá sà mọ̀. Láì pẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna, nínú ayé Sarah. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró, ogun ẹ̀gàn ṣe kí ni o? Ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tọ́ bá ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà. Ntoba mo ti o ba da enikan duro lo se pataki ni bi ise ninu ijo to wa. Ko de ri ise mi. O di liability si wo gan Olorun. A je pe won wa o na fi ise gi egbegbe odo re. Eyin mama ati baba awon ti wa yin eyin ru awon ogun ti an gbe ti awon omo. Elomi da lodo Olorun to gba le ti mo bi obirin gba oko osun. Nitori wipe eni ti won wa lo mura kankan kan ye. What is she pataki? Kani ko kan mura gan nigba ti mo ba npe adua. Agbara la ni disa. Bagbara ba de awon to npa tewo ni koko to so koju fe ti wa na. Won pada join wa ni. Tori won o ri owo ta ni o. Owo Olorun lara wa. Yes. Ko ti o sele niyan. Ni je si waju oro mi. E ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba po pari nu sugbon iyanu lo je oba awon oba ta koko teni kankan o fokan si oba awon oba jidide nle aditu olodumare ise awon apostle lori keni nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yes. You know that if you do it, I'm walking. Yes, now you. Hallelujah, hallelujah. Well, go on, all this. What any woman saw about Woba? If I tell about Woba, you did it delay. This is not one gun, see back. Or Tatoon saw you gun. Whatever coming, you're not going to. When you're that don't show, don't want what is yours, oh my God. So, I need the Abana Jesu in about when you look at your tongue, come away, young Queen Inca. You know, we might you nearly open, only major. Like I said, Benjamin Bell. Now, what it to be Abana Jesu, Lua. Matthew 28, verse 1 and 2. Everyone's okay. It's sorrow, giddy. Benny. Later on. Oh, you put a cool now, Lenona. Oh, you call it. One worried. Oto eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru ye lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila oni looto looto ni mo wi fun yin enikeni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi nlo sodo ta ni o sodo baba. So go wa wata wa mbili aki iseni ya lasa. E jan badua biye ni ti iseni ya lasa. Tori afema lo kama pada. Keni ko kwa wama jeli si agbara tani o. Agbara o long. Agbara la febe rifun. Go wa wata kura wajobi judasi bing kankan. Turo na lo ma gugwe. Kori o kebi ti jesu lo ama farama. Ibi togwe ma badua. Oje mwoma. Bibe eba femo eje saju yin. Eni mwoma da da ni. Bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima afa be ri fun agbara Olorun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati Olorun nibo lo wa owo Jesu nikan lo wa. Do there's any Gagata Shemele, ju Jesu yen lo o se pataki o eni ko kan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni obo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe pada won yo mi wo bayi won yo mi wo bayi won yo mi wo bayi ori ti starti mi na wa yen mo fori gbadua mo fori gbadua o jiji mo gbo gba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe ah iwo ko na yin ban Jesu Oluwa na yin ni ban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si niyan iru eyun le lo mi pariwo ye o si tan nitori pe ipan ti o ta yin si won o ba agbara Jesu lara won pupo eyan lo je pe ipan to ba won le ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban
1: You are listening to Apostolic Claim Radio, reaching the world with the message of Christ.
0: La fe ki agbara Jesu Oluwa ko fa yo ko lara wa. Gba ti mo ba fe pe adua lenu akoko die ye. Ino menu se yin akorin ye ti korin daada be ti na yin o ti to. Gbogbo to ni o. Tori awon eniyan ti an fe ba yin ti an le yin ko leyin eyin le yin ori won. Ba ti ngo kiki aye fe le tan ngo kiki gbogbo won. Awon kan kile leyin won. Iba se pe won duro awon to kile iba ti se kini o. Won ba ti saaju won. Boba jana se olorun to level kan to nsise tawo eyan yo mo o awon eniyan to fe tuo to fe ju o lo they are very many in number to ba duro o sin ti o le sele emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostle ti Christi Oluwa ti gba ogo mo Oluwa gogo so fe to wa legbe re pe Oluwa ti gogo laye mi Oh, soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gbogbo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke biri bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo n to da laye re pata lọlọrun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah eba n ki dada
2: hallelujah

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn kò tọ́ lẹ̀ ń gbọ́ ntọ́ báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tẹ́ ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ́pọ̀ nù ayé ènìyàn àlá burúkú bá wọ̀nyẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ ń ó gbiná ni adébítà ti bèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin inú àmẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò tán ẹnìkan ń lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yóò máa bá tiẹ̀ lọ bágbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ogun mi ṣe ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀ nìmọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá a béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá a wọ̀ ọ̀tí wọn ó wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èyí ó pẹ́ nípòrí ta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ́ ẹni ó tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is not an easy thing.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà kẹta.

àmọ́ adarí abala iṣẹ́ aṣọ́nà ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan fún ìgbàlejò wa ní àkókò ìbẹ̀wò sí ilẹ̀ wọn àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n ṣe ní ìpínlẹ̀ wọn. Mo fi àkókò yìí dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ àwọn aláṣẹ ìlú àkọsílẹ̀ ti Kristi fún ìrànlọ́wọ́ wọn sí wa nígbà gbogbo. Àwọn pétrọ àti pétrọ wa àwọn tí a ń pè nígbà tá a bá nílò ìrànlọ́wọ́ tí wọ́n dá wa lọ ìyẹn ni àwọn bàbá wa àti àwọn ìyá wa tí ọlọ́run ní kí a pè wọ́n máa ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè yìí àti ní òkè òkun. Bákan náà dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba àti àwọn aláṣẹ aláṣepé ní àpapọ̀ fún ìgbàlejò wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti lápọ̀ ní ọdọọdún. Ẹ lọ́wọ́ yín o, a dúpẹ́ fún àpò títí ẹ ṣe fún wa fún kọ́ńfẹ́rẹ́sì wa ti 2026 tí a ṣe yìí. Mo tún sọ wípé ó ní àkọlé rẹ̀ jẹ́ kọ́ńfẹ́rẹ́sì wa ti àpótí fún àgbà ó ní àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n ṣe ní ìpínlẹ̀ wọn ọ̀pẹ ni fún ọlọ́run fún àkókò ìpàgọ́ gbogbo ti àwọn aṣọ́nà ọdún yìí is national ushers conference 2026 tí àkọlé rẹ̀ jẹ́ ìpè láti ṣiṣẹ́ tí ó múná gbogbo ìpè láti ṣiṣẹ́ tí múná gbogbo àkórí kọ́ńfẹ́rẹ́sì ọdún yìí nìyẹn ìpè láti ṣiṣẹ́ tí múná gbogbo nínú ìwé ó nítorí náà mo fi àkókò yìí kí àwọn kíwa káàbọ̀ sí inú ìpàgọ́ ńlá ti ọdún yìí nítorí náà èyí ni láti mọ̀ pé ìpèníjà ńlá ni fún wa láti ṣe àbójútó iṣẹ́ ìránṣẹ́ tí a pè wá sí so ìpèníjà ni ó jẹ́ fún wa láti ṣe àbójútó abala iṣẹ́ ìránṣẹ́ tí a pè wá.

0: bọ̀ ẹ tí kan ni mo ṣe fẹ́ nígbà tí Mose kọjá lọ sí orí òkè yẹn tó da pápá lọ ló wá wo ọ̀kan ó wá rí iná kan tí ń jó.
1: Where Moses was
0: pápá ń jó ìgbẹ́ ò dẹ̀rùn wọn ò mọ pé Jésù ló wà
2: nínú iná
0: pápá tó ń jó yẹn tí bẹ́ẹ̀ yẹn ò dẹ̀rùn ayé ò mọ pé
2: Jésù ló wà nínú iná.
0: Èmi lè sọ wípé pápá ayé mi tó ń jó tí gbé ayé mi ò dẹ̀rùn o. Pásítọ̀ kí lorúkọ yín lọ pásítọ̀ Adéoyè ò mọ̀ pé Jésù ló wà
2: nínú iná.
0: Ìyá tó bí mi gan ò tètè mọ̀ pé Jésù ló wà nínú
2: yín.
0: Àwọn ọ̀rẹ́ mi gan ò mọ̀ pé Jésù ló wà
2: nínú yín.
0: Jésù bá ti gbé inú ẹ pápá ayé rẹ ó máa jó iná báyìí a tún máa ṣẹwà. Àwọn tó rò wípé kò kú dànù wọn a máa wọ o wá sálásìá tí a bá rèèyàn tó lè wá sádùúgbò mi máa sanwó mọ́tò rẹ̀ wá sí àdúgbò mi wá sí àdúgbò mi lálásìá kó wá gbọ́ tẹsítímónì wá gbọ́ ẹ̀rí ńlá mi kọ́ ni ó sọ àwọn èèyàn ló fún ọ ní tẹsítímónì tó ṣẹlẹ̀ ní ìlú ní alásìá yẹn o méyì àwọn èèyàn tó ti sọ ẹ̀mí wọn nítorí tèmi ni ẹ gbọ́ rí ni o god láti àwọn abọ́ inú sọ̀rọ̀ lórí ọjọ́ ti lọ.
1: I want you to shout,
0: Oluwa,
1: Lord,
0: iná ni mo fẹ́.
1: I need fire.
0: Iná ni kini mo je kini?
1: It's fire that I need.
0: Iná ni mo fẹ́.
1: I need fire.
0: Ṣe yí àdúrà mi padà. Iná tí ò ṣe kíwọ́ bọ̀.
1: The fire that is untouchable.
0: A ní pápá yẹn jó.
1: That bush is burning.
0: Ògo Ọlọ́run fẹ́ràn nìyẹn o.
1: The glory of God wants to be revealed. The fire of God that is going to show forth your glory in my life. Don't set up people
0: like that.
1: What do you think they see before?
0: Àwọn bàbá kan máa ń ta irun orí èèyàn. Kì í ṣe gbogbo irun orí èèyàn ni wọ́n ń ta o.
1: Ó
0: ní ẹni tí wọ́n máa rí kinní kan lórí ẹni ẹ̀ báyìí sọkùnrin ìbáyìí sobìnrin tí wọ́n bá ti rí kinní yẹn orí yẹn irun orí ẹnìyẹn wá lọ ta kí ni wọ́n rí mo mọ̀ pógo ni kí ni àwọn fẹ́ rí iná flame of fire èéfín èmi mọ̀ mo sọ pé mo lọ sí ìlú ibi tí wọ́n ti ṣe pàṣípàrọ̀ mo dẹ̀ lọ sí ibi tí wọ́n ti ń ta ògo èéfín ni wọn máa rí ní àwùjẹ ṣé rí bí àwùjẹ tó máa mí fúke ní kékeré yẹn ibẹ̀ ni sẹ́ńtà ògo ènìyàn ti mí jáde tá ayé fi rìnà rí ọ dodo tó onísìkú yìí ó ní ṣe pẹ̀lú ayé rẹ̀ torí dodo yìí òun lokùn tó so ọmọ ọkùnrin inú ẹ máa bọ̀ ẹ wo bàbá tí mo pè jáde yìí adénigba lorúkọ wọn jẹ́ adénigba rèé ṣùgbọ́n the same máa tá à ń pè ní adénigba kọlélé yìí adénigba n tó sọ adénigba mọ ẹni tó sọ bọ́dì mọ adénigba òun ni kinní èmi ibi tí wọ́n ti ń ja ìjà ẹ̀mí lọ́hùn èmi ti dé ayé ibi tí wọ́n ti ń ja ìjà ẹ̀mí tẹ bá ti lè gé okùn orí dodo ẹni tẹ bá ń bájà lọ́hùn wọn bí dáa kó jí sí láàyè bí mọ́ ó ti dòkú nìyẹn okùn yẹn ò dẹ̀ kí ń kọ́ra wọn kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ jà tẹ bá dé ayé ọ̀hún yẹn ẹ máa protect ìdodo yín torí ibẹ̀ èyí tẹ́ pé orí ọmọ yín lórí lẹ́ máa protect rárá o gbúdọ̀ dúró orí òní kankan ṣe lọ́hùn dodo rẹ ni wàá máa protect torí tí wọ́n bá fi lè gé dodo okùn yẹn ó dàbí owó ẹlẹ́nà ni tí wọ́n bá fi lè gé pam ó lé òní jí sáyé bíi mọ́ ó ti lọ nìyẹn bẹ́ẹ̀ náà ni àwùjẹ yẹn náà ṣe rí àwùjẹ yẹn ni sẹ́ńtà yẹn gangan ni ọlọ́run gbé kinní yẹn sí kíní iná yẹn máa wù jáde bẹ́ẹ̀ ìgbà tí jésù tí ẹ̀mí mi wọ́n fẹ́ wá sí ayé àwọn apostoli ẹ rí i pé àwùjẹ wọn ni iná yẹn ló drop sí according to what bible say àwùjẹ ibẹ̀ yẹn gangan sẹ́ńtà yẹn náà drop sí flame of fire so gbogbo wa tí a bá ti gbé lọ sílé bàbá to ma ti ri pe kini to yo fu abi se ibe je obirin to ma ti ri kini yo fu lori oluwa e to ba ti je ni bi leni yen to ti weju to ba ti ri o ma gerun yen a lo ta fa won to fe lowo idi ni to lati ni nanu.
1: That is why you need fire.
0: O lati ni nanu.
1: You need to have fire.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Wa kariwo oluwa ta ina ti o mo ogo re han lara mi. Ina ti o mo ogo re han lara mi.
1: The fire that will see your glory in my life.
0: Mo fe gbanu je.
1: I want to.
0: Mo fe dina.
1: I want to become.
0: Kariwo dada. O ye gbadu.
1: Iko Jesus. E mi mimo. Oluwa da ina. Dina ti o fi ogo re han ninu aye mi. Oluwa dina ina Olorun o ya ma ju ina agbara Olorun ma
0: Jesu Oluwa wa
1: ah
0: mo la la ri akan o ti pe thank God ma mi wa mi iya yen akara lo nta le mure kiti akara lo nta iya mi de ni ero ton ma fe nlo ewa mo ma nlo ewa fun iya yen mi ba yen je mo to sele iya e ma wa fun mi lakara je iya olopun to ke abi kina koroko iya yen iya e ma fun mi lakara iya e ma dele bi ti gbe kara wa fun mi ni amomo gbe kara wa fun mi akara mo ma nje so emi te ro pe ba tori wi pe mo ma lo ewa fun omo yen ship lo fi gbe kara wa fun mi mo ko ni mission gbon gba ti iya yen ka lodun yen lohun iya yen so pe eje eyan lo fi n din akara to n ta a de di temi special thank God ya mi wa bi now won ma fi mi se eyan gba ni ko mo ya lo butuke wa de fi eje din akara special wa de gbe wa fe mi ma de je akara o ma so fa won eyan pe o je aje mo je dagba o iya kan wa ni ilu wa na ore iya iya mi ni o ma ru amala o ma da amala lara aro kan to lo oko iya yen na awon agba ni won ma bu oka temi wa fun mi ni edakun o je aje ni mo je dagba o aje lo bo mi dagba ti mo ba le jo nje won ti ku won o de pa mi to de ni purpose ton fi fun mi lo nje yen ti ku won o de pa mi ti jamba won o de se mi ti kan ko aju pe ko si aje yen mo to ba jaje to ba wa nbi je ka jo wo ya ja loru mi moju wo gbe yanju e loru to ba jaje to ba wa nbi je ka jo try e ma daruko ya mi fun o ni bi nisin ma daruko baba mi fun o ni bi nisin ma daruko mi fun o ni bi nisin lo try mi loru moju loni mo fi olorun ba bura o ni dele àwọn tó so ń jẹ fún mi àjẹ ni gbogbo wọn ládùúgbò èrèdí wọn náà ni pé kán ṣe kí ni o kọ pa ọmọ ológo yìí dànù dípò bẹ́ẹ̀ gbogbo wọn wọlẹ̀ lójú mi ni pariwo dìde dúró lórí ẹsẹ̀ rẹ kí tó máa lọ wọn ti fún mi ní sáyìn gbogbo ìrìntàn rìn yé mi a pariwo sọ fún ọlọ́run olúwa dákújàre agbára ti ń borí àjẹ àdúgbò agbára ti ń borí àjẹ ilé agbara ti mori aje inu eje emimo gbe wo mi
1: no release it for me now
0: oluwa gbe wo mi oya pariwo gbadu
1: orukọ Jesu agbara ti mori aje ayika tadugbo ti ile baba ti ile iya ti ile ana ti inu ebi ti inu ijo olorun yonda agbara yen sinu aye mi yonda agbara naa sinu aye mi leni mo gba agbara na bi agbara yen wo gbe wo gbe wo gbe wo gbe wo gbe wo gbe wo gbe wo gbe wo gbe wo gbe wo oluwa ran agbara yen
0: sinu aye mi
1: leni yonda agbara ina yen sinu aye mi leni agbara olorun wonu aye
0: mi yonda agbara
1: jesu ran agbara re sinu aye mi
0: gbadura jesu oluwa wa mo ni iseju marun lo
1: I need 4-5 more minutes.
0: Babagide gbe mi lo si ilu kan. Babagide mo lo se so jinbe.
1: Babagide send the man of God to a particular land.
0: Omo kan wa so nje o je ti mo je ojo meta mo se soji mama kan wa volunteer pe oni soji to wa yi o a ma ohun lo ma so nje fun won.
1: And the woman volunteered to give food for 3 days.
0: O ti gbejo ojo kini wa mo ti jeun mo ti yo.
1: Okay, the first day.
0: O gbejo keji wa mo jeun mo ti yo.
1: Second day likewise.
0: O wa dojo ta ah irole ojo ta fe lo bere soji lati ojo keta ba gboje yen de
1: na bring that food.
0: Olorun ba si mi mo ti bu kele bayi e ran de wa lori e.
1: Immediately, Baba.
0: What you doing? You're fufun. Let
1: me remove the.
0: Let me take a copy. Let me take. Let me take. Be sent. Let me take.
1: This one, the number one.
0: Move the cage, right? Move the can.
1: Obe.
0: Obe. Move below. Send the right. Move come. Go here. Let me go. Obe. Don't change your dada.
1: Say, look at that suit you are hitting.
0: Move back. Move below. Send the right. Move come. Go here. Let me go. Obe. Don't change your dada.

0: Amen. Ẹjẹ́ ká máa sàmì nígbà tí mo ń pe àwọn bàbá wa Pastor Ajao láti wá súre fún wa.
1: Lórúkọ Jésù, a dúpẹ́ lọ́wọ́ rí Ọlọ́run gba ọpẹ́ wa. Ọ̀rẹ́ tí a mú wá rè fún ìbẹ̀rẹ̀ ìpàgọ́ yìí, Ọlọ́run yà sí mímọ́. Àpótí ọ̀rẹ́ tí wọ́n pọ̀ ìbùkún, Olúwa dá padà. A ó rí àánú gbà. Wíwá wá síbi kò ní já sí asán. A ó múre lọlé. Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ o. Ògo ni fún orúkọ rírọ. Lórúkọ Jésù Kristì, Olúwa wa.
0: A kí wa pé a kú àtàárọ̀. Kò sí sọ̀rọ̀ ẹja faralílẹ̀ ká sinmi títí di òwúrọ̀ ọ̀la. Lórúkọ Jésù yóò dára fún wa o. Àwa tí a bá nílò ọ̀fẹ́ láti jẹ́ ògùfọ̀ fún wa. Ẹ dákun ẹjẹ́ ká rí wa. Lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ jáde dúró fún orí ọ̀fẹ́ nígbà tí mo ń pe bàbá mi. Àwọn náà ni Pastor. Ok, bàbá wa Ọ̀la Yewọlá, orí ọ̀fẹ́.
2: Ẹ jẹ́ ká ṣe orí ọ̀fẹ́ tí bábá tí ọmọ tí ẹ̀mí mọ́ kó máa bá wa lọ. À lọ farẹ́ báyìí, óyá àìmọ́kó darapọ̀ mọ́ wa. Gbogbo ìdágìrì ọ̀gànjọ́ òru níwájú àìmọ́kó gbẹ́sẹ̀ lé lọ́la ká Jésù.
3: Óyá o, ògo mẹ́ta. Hallelujah, hallelujah, hallelujah. Ògo, ògo, ògo ni fún Ọlọ́run Olódùmarè. Kábíyèsí o.